0: only radio network in Nigeria. The network that attracts over 40 million high net worth individuals. Unarguably, the only radio channel that draws key decision makers through incisive and up-to-date news, scintillating sportscasting, and exciting programming. Radio Nigeria Network Service, the haven for discerning investors who wish to reach their target audience at the lowest cost per thousand. Your brand and corporate image deserve nothing less than a sustained exposure on Radio Nigeria Network Service. Try us today.
1: It is time we sustain the nation's democracy for the benefit of us all and our born children.
2: Let us build our confidence in the government of President Bola Ahmed Tinubu with a strong commitment to make Nigeria better.
1: No nation can stand in the midst of trouble and acrimony.
2: Let us work together for a prosperous Nigeria with the promises of hope for today and the future.
3: So that we will not draw against February 2023. United has delayed consultation by 2 days to nil. In April, that is April 2023, Nasarawa United set in Glasgow. Their home soil talking about away from Ibadan, and it was Nasarawa United that won by a goal to nil. In recent games, both teams have traded wins almost evenly at Antelope no clear dominant. But this time around, City Stars Sports Club are leading by 2 goals to nil in the first half of this particular encounter.
4: Ẹjẹ́ agbábọ́ọ̀lù Nasarawa United náà ló jẹ́ pé wọ́n gbìyànjú láti lọ jẹ ilé àwọn Shooting Stars wo, ṣùgbọ́n àwọn Shooting Stars wọ́n di ọwọ́ àárín mú, bẹ́ẹ̀ náà ni wọ́n dọ ọwọ́ ẹ̀yìn mú dáadáa, wọ́n jẹ́ kí ohunkóhun kó kọjá lápá abẹ wọn. Ṣùgbọ́n ìfigagbága ṣe ń lọ báyìí, àmì ayò méjì sí òdo náà ni ìfigagbága náà sì jẹ́ fún àǹfààní ti ẹgbẹ́ agbábọ́ọ̀lù Shooting Stars. Wọ́n gbà pé Lucky Emmanuel náà ló forí sọ méjèèjì wọnú àwọ̀ fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Shooting Stars. Lọ́wọ́ iná bọ́ọ̀lù ọ̀hún ti ń lọ bó ti yẹ kó lọ. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Nasarawa United báyìí ni wọ́n láǹfààní láti ju bọ́ọ̀lù sí ilé àwọn Shooting Stars báyìí. Chidera Ndoka náà ló fẹ́ ju bọ́ọ̀lù báyìí, ṣùgbọ́n ó ju padà sílẹ̀ fún Victor John. Kó ju bọ́ọ̀lù ọ̀hún, ìyẹn láti throw in. Ẹyẹ ká wọn ti Victor John tí ó fi ju. Nasarawa United wọ́n sún mọ́ ilé àwọn Shooting Stars pẹ́pẹ́pẹ́. Wọ́n fẹ́ sọ bọ́ọ̀lù ọ̀hún sí àárín ibi ojú ilé amúlé gangan kí wọ́n lè ba àwọn tí wọ́n fi gbà ó. Ẹ jẹ́ ká wọn ti Victor John tí ó fi ju ó jù sáàrin ilé o. Díẹ̀ ló kù. Kí bọ́ọ̀lù ọ̀hún wọnú àwọ̀ pẹ̀lú ọwọ́ ló sì fi ju. Orí ọ̀kan lára àwọn ọmọ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù rẹ̀ náà ni ó lọ bọ́ sí, ìyẹn Bright Amadi báyìí tí ó kan bọ́ọ̀lù báyìí ló kàn lọ sí ìta o. Àǹfààní ńláńlá ni ìyẹn jẹ́ fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Nasarawa United tí wọ́n bá fi yẹ àwọn wò. Ṣùgbọ́n lọ́wọ́ yìí o, ẹgbẹ́ agbábọ́ọ̀lù Shooting Stars ni bọ́ọ̀lù ọ̀hún jẹ́ àǹfààní fún, nítorí pé àgbélẹ̀gbá ìyẹn goal kick ni yóò jẹ́ báyìí fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Shooting Stars. Godgate Tekana ó ti gbá bọ́ọ̀lù ọ̀hún báyìí sí àárín ọ̀dàn. Adé Junior náà ni ó gbé bọ́ọ̀lù ọ̀hún báyìí o. Látọ̀dọ̀ Junior, àwọn Nasarawa United wọ́n ti gba kiní ọ̀hún. Ugochi Kunat ni bọ́ọ̀lù náà wà lọ́wọ́ rẹ̀, ṣùgbọ́n wọ́n ti gba lọ́wọ́ Ugochi Junior dárí o. Eléyìí ti ọmọ ìkọ̀ agbábọ́ọ̀lù Shooting Stars ló ń lọ báyìí, ìyẹn Sadiq Ibrahim. Ṣùgbọ́n kátó fọ̀ adarí olórí ọ̀dàn ó ti pọn wípé offside ni bọ́ọ̀lù yẹn, èyí tí ó wà fún ẹ̀fà ní ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Nasarawa United. Lọ́wọ́ iná Adékúnlé Olúwaṣẹ́gun náà ló gbá offside yẹn o, ìyẹn pírẹ́kẹ̀kẹ̀ yẹn ló sì gbà báyìí, ó ti gbà sí àárín ọ̀dàn. Ṣùgbọ́n ọwọ́ ọmọlé rẹ̀ náà ni bọ́ọ̀lù ọ̀hún padà bọ́ sí, ìyẹn Sabat Mata. Lẹ́yìn yẹn Sabat Mata gba, ó gbà padà sí ọmọlé rẹ̀. Lọ́wọ́ iná Shooting Stars gba bọ́ọ̀lù, wọ́n ti gbé Lucky Emmanuel báyìí. Lucky Emmanuel Junior Ayobami Junior ló gba bọ́ọ̀lù báyìí, ó gbà sí ọmọlé rẹ̀ Tijani Kabir. Látọwọ́ Tijani Kabir náà ni Sadiq Ibrahim ló ti gbà ó. Látọwọ́ Sadiq Ibrahim ó ti gbà lọ sí ọ̀dọ̀ Justice. Bọ́ọ̀lù sì wà lọ́wọ́ àwọn Shooting Stars, wọ́n sì ń gba bó ti yẹ kí wọ́n gba. Ẹlẹ́ka wọn tí wọ́n fi gbá báyìí o. Bọ́ọ̀lù ọ̀hún ti wá sí ọ̀dọ̀ ọmọlé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Shooting Stars, ìyẹn Justice Apengolo báyìí ló ń gbé bọ́ọ̀lù lọ báyìí. Látọ̀dọ̀ Justice Apengolo, wọ́n ti gbà lọ́wọ́ Justice Apengolo. Bọ́ọ̀lù náà ti jẹ́ free kick fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Nasarawa United. Nasarawa United ni àǹfààní bọ́ọ̀lù wà fún báyìí. Ẹlẹ́ka wọn tí wọ́n fi gbá o.

0: látọ̀dọ̀ Ayọ̀ Baba Junior. Ó sì gbé e lọ sí ilé àwọn Nasarawa United. Ó sì lọ sọ sí àwọ̀ bákan náà. Inú gbogbo àwọn olólùfẹ́ ló ń dùn tí gbogbo pápá ìṣeré yìí tó wáyé. Tinú gbogbo wọn sì ń dùn lónìí lónìí ń jẹ́ ní sábẹ̀ lọ́wẹ̀. Ẹ gba gbọ́ bọ́ọ̀lù Nasarawa United náà. Àwọn náà ń gbá bọ́ọ̀lù dáadáa. Wọn ò gbà rárá o fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Shooting Stars. Ṣùgbọ́n àwọn Shooting Stars wọ́n ń jẹ́ kó wọn wípé nílé làwà. Ẹ má sì gbàgbọ́ pé ṣàṣà ni bọ́ọ̀lù tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Shooting Stars tí wọ́n ó gbà tí Kamara Tégòkè tí ò ní gbá bọ́ọ̀lù wọnú àwọ̀. Ó tún ti ṣe bẹ́ẹ̀ lórí o. Bó tilẹ̀ jẹ́ pé kò láǹfààní láti gba penalty yẹn ìyẹn wòmí ń gba sí ọ. Bó tilẹ̀ jẹ́ kò láǹfààní láti gba wọnú àwọ̀. Ṣùgbọ́n ó ti tún wàrà rẹ̀ ṣe. Ó ti sọ bọ́ọ̀lù wọnú àwọ̀ fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Shooting Stars. Èyí tó fi jẹ́ mẹ́ta sí méjì. Ní báyìí bọ́ọ̀lù ti wà fún àǹfààní kan ẹgbẹ́ agbábọ́ọ̀lù Shooting Stars báyìí o. Ìyẹn free kick fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Shooting Stars. Ẹ jẹ́ ká ohun tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Shooting Stars wọ́n fi gbá o. Nítorí pé lọ́wọ́ tá a wà yìí bọ́ọ̀lù ọ̀hún ilé àwọn Nasarawa United gbogbo rẹ̀ ń darí lọ. Lọ́wọ́ tá a wà yìí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Shooting Stars wọ́n ti gbé bọ́ọ̀lù náà sílẹ̀. Wọ́n fẹ́ gba báyìí o. Tijani Alami ló gbá bọ́ọ̀lù ọ̀hún. Ṣùgbọ́n ó lọ sí goal kick èyí tí amúlélé kọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Nasarawa United tí ó fi láǹfààní láti gbá goal kick ọ̀hún. Ní Darlington Ovuda ni ó fẹ́ gbá bọ́ọ̀lù náà báyìí sí àárín ọ̀dàn. 3-2 mẹ́ta sí méjì nínú ìfigagbága yìí ń ló jẹ́ báyìí ní pápá ìṣeré Lekan Salami ní Adamasigba nílẹ̀ Ìbàdàn. Nasarawa United wọ́n ń lọ báyìí o. Wọ́n ti ń lọ sílé àwọn Shooting Stars báyìí o. Wọ́n gba pé a sọ fún yín wípé akọ́nimọ̀ gba ìpè agbábọ́ọ̀lù Super Eagles tó ilẹ̀ èdè Nàìjíríà. Ó ń wà ní pápá ìṣeré yìí lọ́wọ́lọ́wọ́. Ìyẹn Eric Chell ó ń wo bọ́ọ̀lù yìí bó ti ń lọ. Bí gbogbo àwọn èèyàn ṣe ń wò ó náà ni gbogbo àwọn adarí ayò àti gbogbo àwọn tó jẹ́ ìkànìkàn lọ́wọ́ bọ́ọ̀lù àfẹsẹ̀gbà lórílẹ̀ èdè Nàìjíríà ni wọ́n wà ní pápá ìṣeré yìí lónìí. Ní báyìí ná bọ́ọ̀lù ti wà fún àǹfààní ẹgbẹ́ agbábọ́ọ̀lù Shooting Stars. Ẹ jẹ́ ká wọ̀ tí wọ́n. Agbábọ́ọ̀lù Shooting Stars ni wọ́n fẹ́ gbá báyìí. Free kick ni ẹgbẹ́ agbábọ́ọ̀lù Shooting Stars fẹ́ gbá o. Ẹ jẹ́ ká wọ̀ tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Shooting Stars wọ́n fi gba. Àwọn méjì tí a lọ́rọ́ ní ìbáyìí ni James Samuel Anzaz àti Apengolo. Ẹ jẹ́ ká wọ́n fi gbá o. Adarí ayò ó ti ní kí wọ́n gbá bọ́ọ̀lù náà. Pápápá ni James Anzaz ti gbà. Ó gba sí àárín ilé. Àárín ilé tó gbà sí báyìí ọwọ́ ọmọ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Shooting Stars náà ló sì gbà sí. Ìyẹn Tijani Kabir látọ̀dọ̀ Tijani Kabir. Adarí ayò ó ní free kick ni bọ́ọ̀lù yóò jẹ́ o. Ó ní kí wọ́n gbé bọ́ọ̀lù lẹ́gbàá. Adarí ayò lórí ọ̀gàn ohun gbogbo tó ń sọ báyìí ni wípé kí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Shooting Stars kí wọ́n lọ ju throw in.
1: On the 81 minutes of the clock, Nasarawa United have 9 minutes to rescue something from this game. And as it stands, 3NC might just be running away with this victory and all 3 points. And for Nasarawa United, some fresh legs have been introduced in the game. Idris Ajia was introduced for Ugo Chukwu Leonard, while the goal scorer Alakija Habibu was replaced by Ifeanyi Okechukwu. Wahuda team for it. And Nasarawa United goalkeeper Kali Tinofunda is on the top and it's like he's in some discomfort. But I think Nasarawa United, they actually need this break. They need to catch their breath and they need to re-strategize if they have anything left in the tank to get something out of this fixture.